0: fíhùn kan èyí yòòfò gbèjì ní tán nílẹ̀ ìwé à ò fíhùn kan èyí lọ́dọ̀ bordeaux supérieur ò sí tèmi lyon fíhùn kan èyí nílẹ̀ bí sísì lọ sí ìdẹ̀tàn ló bọ̀ àkọ́ ẹ̀yìn kadò nù mọ̀ kọ́tọ́ ń ṣayẹyẹ ọ àkọ́ ọpọ́n tè dé sú tìtẹ̀ ń gbé òhun àkàn èyìn iná òhun dòónù ìwádìí tẹ́mi bọ̀ iná dọ̀nù pa bẹ́ẹ̀ dọ̀nù pa àmọ́pọ̀ wọn nù kíkọ́ àwàjí jẹ́nu afẹ́lẹ́ adọ́bẹ̀ẹ́ dọ̀ champagne ẹni yọ yìí tẹ̀rẹ̀ ló champagne mọ̀kọ́ tán tẹ̀mẹtẹ̀mẹ lẹ́ẹ̀dọ̀ kan yìí tẹ̀ẹ́ tán fínẹ́ òun káàbọ̀ sẹ́ńtòrírí yọ ẹ̀yẹ́dọ̀ òru tẹ̀pẹ́sọ̀ yìí tẹ̀ẹ́dẹ̀ àjọ àlẹ́pẹ́ hàn kátẹ́ ẹ̀yìn club de roi ìdọ̀ ànámọ̀ yìí tẹ̀ẹ́dọ̀ fínẹ́ yìí náà hùn hàn yìí tán lẹ́ bẹ́sìn sánsan kan wò mẹ́ sọ yìí padànù gan tán tán mẹ́ aka yìí fínẹ́ kò débù nù ọ́ yìí ká yíwẹ̀ àkọ́ sùdọ́ ń bọ̀ nù débù bá àwẹ̀ dé ọ́ ìrìn àṣọ tó fẹ̀mẹ̀ nù epo tó nù kíkó pa bọ̀ ẹni ọ́n dé sùlọ yín bùbúrò wíwá yẹ mìnà dọ́nu òwìmẹ́ ẹ̀yìn àjọ àtọ́ àbí òwìmẹ́ ẹ̀yìn dó òjọ́fù tó ìdí òwìmẹ́ ẹ̀yìn dó òsínzózó sanú mẹ́tẹ̀ àbí òkàfitaria mẹ́tán ẹni ẹ̀kọ́ dó nùwẹ̀ àrẹ̀dìyàn àjẹ́ sísá gọ́nù àjọ tó wéjìbọ̀ nukun yìí nàlẹ́fọ́ tínú ìtàn díẹ̀ ọ́ ewé ń yàwó yọ̀yọ́ lẹ́yìn kọ́tùn ìyọ́dọ̀ yàwó náyà ehodo ede yọ yàwó dàgbèdè ẹ̀ bọ̀ benito ikúnpọ̀n àjẹ́ fíwẹ̀ èbúlódé bọ̀ eyín tàn bọ̀ yọpọ̀ fúlẹ̀ nánà nù búlẹ̀yìn mọ̀ọ́bọ̀ mẹ́kúlẹ̀ tó sùlọ̀ mọ́ ìyànà nù yàwó náyà eyín edro kọ́ ẹ̀bùnú wẹ́ náyìn àjàkọ́ ká yàwó náyà bọ̀ wúlọ̀ náyìn yàwó náyà sátọ̀ akàndùnú gẹ́gẹ́ sí lérò kan ìtẹ̀ẹ̀tàn afẹ́kọ́ zan yàwó náyà ekoro èdè yọ ògbàpọ̀ gbà géèdó òpọ̀jì yọ tjọ́fù tó yọ ìnà blówì má do pọ̀ tó tjọ́fù tó sì yìn kọ́ mẹ́ bọ̀ nùwẹ́ àná sáyé lẹ́yọ ìyàn dé jídó yìn kọ́ kúrẹ́ súná tán tá mẹ́ bọ̀ yàwó náyà kàdùn àkànà ìnà zẹ́sí fi èdè wa àjọ tó mẹ́yàn àjọ sátẹ́ tó yọ vọ̀ọ́nù ẹ̀ lílọ livraison gratuite fọ̀ọ́nù ìjùlọ náà ikú ẹ ti dọ̀ àsìtò yà lé eyín gbọ́n ni bọ̀ wíwẹ́ yàrá ìsinú yín gbé yọ nù kékékéké tí ń bọ̀ àlẹ́fọ́ yín ò lè tán dúdọ́ nù àjò bóná yín yàwó náyà sàtọ́ ni hún ejúro wí bónú àjẹ sísá jí ọ àhẹ́hàn àwọn níye gbọ̀n wásaapù jí kókó àlọ́kàn 01 29 49 53 36 mino 01 29 49 36 akuku alokan eniyan tiyan okwili ona yin akisina o ya u na ya tombo nukon yi yona tinuro ajwato yi koli david mina levole kwa akpa osa topi nun toro mi tole do eni kudo nukon me bulevo kudo ahime ton sodo o nunji lo alile bisese ho mídẹ́ mi kúrò àpá ọ̀sá kpọ́dọ̀ òkòwé ọ̀nà jìnnà wá zé kúrò mi pa ọ̀ àsukùsí ẹ̀jà àsúzégbé bóká wá zé àsúémítàn yìí pé kpókòrò pọ̀ tìǹbọ̀ èkó dó àpàgbé nu yìí bókó nà gbé jìnnà àpàgbé mọ̀kọ́tún kankan nu òkú àfọ́tàn jẹ́jì tìǹbẹ̀ yín lọ́jì mìíràn dà sí lẹ́fùá mi kánná wà nù débù abọ mi káàdùn mọ tìǹye yọ ẹnẹ àtàvìtsẹ àsùtsẹsì fofo wa kú tìǹye yọ àsìtàn kàlàjẹ mìnàzẹ àsù émítàn di àsùdọhùn bọyẹn ká tún wọn bó ká gbẹnu nù mọ kọtàn tìǹye yọ àsùtsẹ yọ di lẹfọ yín wà nù àsùkùsì ọkù kàn yín tìǹye bọ ẹyìn ẹyìn àsukù sí ọgán mímú ẹtàn nọvẹ òyìn sún mú yàn mẹ àsùtsẹ égó sí àsọmẹ tó lọ kúgbẹjẹ iná yà ó lẹkọọ wáyé ọ èyò ẹyẹ mẹyìnà gbé jìnnú bọ mí lò kúlíkúlíkúlí mi tọ mẹrin má mọnukú jẹ mí wà káyà nù kúlíkúlí wà fọtàn yìí ọ ẹ wà hùn nukú ti kára bẹ nọdọ àdó nù mẹ wà kàn án.
1: halo
0: mi fún dàgbé.
1: Àgbo ti bá